kì í tọ́ ó tó kọ́ lu sí ó tó kọ́ mi ó tó kọ́ sí ilé pópín fínì wà tó lé o kàṣínà lè ká dìra mọ máa wù lè ń kọ ilé godu náà ilé lu sí ilé mìíràn yìí máa wù ọ ilé lu sí kó mìíràn yẹn koro ọ ilé ń kọ ilé godu náà mi kì í tọ́nà ó wà á gbúgbú sí ké gbàgbàrí yọ ìyàmú àpòsáńgàn ẹ tẹ pọpọ òun yọ máa wù ẹyin mi ó tọ ìtàmì àdápẹ́ ni.

gbapẹ náà mi ó fo kọ́ mi alẹ́ sùnà pọ̀dọ́nù ṣe ìnáwó tó yan ta mi ó tọ̀ chiyin ìkọ̀pọ̀ adólọ́rùn yanjúwe ìnú ọyàn lọ́wọ́ elémẹ̀ ẹkálọ́ òpó tó wọn mi tòótọ́ mi agedo mẹ gbẹmgbẹm ahò yìí sí àpàgbéga yàrá hù.

0: et 44 Rouronomi Toronto 44 Rouron 0121 31 45 32 0121 60 41 22 Melody Melo Vaimo Agbeoroti Opo Khodume Aso Drado Melo Azidozi Ome Miawe Nanyo Toronto Chile Kame Megan Khagbenomi Oya ni mo Mega wo do won ri.
1: Yele gbogun.
0: Gazela o to le ba ti gan me a.
1: Je wa do na o
0: go. Evo, yo te ata po.
1: Jinet me yele mi o do ko su gbore da asan wa mun sunade o.
0: A lo ma yan do gbaro do je orun.
1: Do gbe na mega da yinu.
0: Esi keke.
1: Wo ti enu de no me de le si de dai da ti mo se ni do be che no yan sa o jide mele de po. E de po ko ngu bi po.
0: Ai do do so se hwe ni a lo re popo ni.
1: Ashe kun ton lo ke nke buyi de je la so de sel me da ko me yi mo ya izoji do ga ti ne so ta de pe me ga fomo de tara de ton we to de fa lo
0: eh
1: yo no ni e ni me ga dai no me de wa bi do mo bo ti o po yen do do fun so am yo no mi te nenu am
0: e si ajiji ne
1: e be so to kali be la o be ye mo e la gba gba pa di gba gba won da san kale ti asuku no ezi ti oji ibo iji
0: Eya ko ye ka ego an ele mi o ni o ku tonu le kwa mu
1: Ah ele le ka
0: Unje unje shamere yi na yi o da tonu lo de gboya ba yi kure pofu aro pazi wi ya kin do mere ni gban yi nto am
1: Ba eni ne alo ke mi o mo kwa fat de vi ya mu la ko pa bi o ke
0: se I izi e ko a se wa du shi tu am
1: Eh de vi wa mi ya mu ku ko na wa shi se fa da ka ki me ga kwa ba ne enyo
0: a Le awe ma na che ni papa no mi ne
1: On dit que l'autre n'est pas dans le méga bouton, méga présent, voilà, il est dans le nom. Alors, on a encore dit que l'autre n'est pas dans
0: le bégo. On a dit que l'autre n'est pas dans le bégo, mais on a dit que l'autre n'est pas dans le bégo, il s'occupe de l'autre aussi à doigt.
1: Ah, il est là qu'il n'est pas dans le bégo, après, il n'y a pas dans le bégo, il s'occupe de l'autre.
0: Oh, il s'occupe de l'autre.
1: Egula ko ni monde na de vie mieux dalo de da kebe na na come de wo ko ka ki ko we ma no ke ya tengu video de jam ah on de pa we ma de dan ya va tengu da va zo
0: o gbe te kon ku video de ze olo ako no sukru ye gola
1: e cho de bi bon se ko ko we ma no cho come de wo no de ta ki suku ke e va to fe o jiji e no ri suku e gula ko gbidi gbidi am
0: o no no o jion fe chan ya pon te ora mo reze o pre va trof oju no
1: ah suku e gula ko ga ke ni college o sa 6e 3e oni oui zo m12 o 14 chen nono suku gula ko am ni di da o ba ni mi poko ko ni nono lo de te ba le gbadu am
0: azan fo so afijiji azan pe tina bi de ya ipo mo college eja e tori no to ku lo yan kina fonzan agbeta fonzan gaton ya ta fo ke ipo mo college ko le ka che tori jubu meyo
1: ikan
0: ikan so a ye gbezizi ona mi amono ya je shi yo to ku le de yi na fon kozan ya college ko amo dandan la
1: Nalẹ́yìn pàṣẹ ni ó tọ́ fún ṣèṣẹ́ ẹ́ntẹ́bí kẹ́yìn wá dé.
0: Ẹ.
1: Ṣé ló ló kó bá tọ́?
0: Epe ka so do mi fofo lo abe ya trogbo e ka pote hunu mi toro to o nyano nyano me ye de aho izan ka vi lo ya ho mi na nya le budo de fie o nyo chi mi o fo ke to nko enyu enyi le ve vide no de le budo vi o e so me o na ba na me wa dogbari e jizi o le le o budo yo e toro ta chi le ka me toro ta chi ba ka me
2: mi ara ko no
0: e ga
2: e ko mi ara fi
0: o me ga ko mi ara mi trogbo Nyawe chacha.
2: Okay. Apagbono efo mi se ko la zam ire ke ire ko ta ko ai. Donc bon. Ko e ko ma te ti da yu wa to mo. A pati ko se ko mo bi da ba to yo. O de to do ge mi lo tu ko mo pa ko. Me ko ta ko pa ta ya ni bu fe a. O de ka yi ta ku na le. Ẹni tó mọ̀ sí lọ́dẹ pé yálò àgbà ìjẹta ogun ìjẹ ìgbẹ̀rẹ̀ ìjẹta ní sọ́mi.
0: Ẹ̀zìnà yá ju aṣọ àjù aṣọ rà.
2: Ẹ̀gbà ìjọba ti ṣe ìjà tó. Ìgbà wọ́n ti ṣe ìjà tó mọ̀. gbogbo dèjì dọ̀kú ní gbogbo máa.
0: Oh.
2: Ní àtúbọ̀ ẹ̀sẹ̀ nínú ni mo àti tí o tù ní òun sí lọ gẹ́gẹ́ tírápù lọ sí nípò. Dọ́k
0: gbagbero.
2: Mẹ mi kò dáyọ ní ìgbìmọ̀ ní a ti ní pálí rfp.
0: Ma nínú gbèdúrà mi ló ní ipò ńlá.
2: A lè ṣe kẹ̀dá tó bá.
0: Náà sàbàdí ẹ̀ ní atọ́ ní pọ́pọ́ ìka ó jí hinrin atọ́ ní pọ́pọ́ ọ̀hán fi mewé nítọ̀. Èèyàn mẹ́kan kan mí alẹ́ sùn.
2: Àtẹ̀ ìgbà rẹ̀.
0: Mi àti gbèrè nù dàkúrò tọ̀ wọ́lọ́.
2: Àmì
0: àmì wà á ti no toro ta ja do ka me a do me a ke wa hui toro ta chi ba ka me
2: awe
0: me ga me yo ko si wero me ga me ga so gloh yo fi mi tra gbo mi se apa gbe ron
2: apa gbe
0: enyo e ka je mi se
2: apa gbe ibre na ni so wo ko ke ke na pa le gbe
0: aloma. Èèyàn.
2: Ẹgbẹ́ tí ìwálẹ̀ èèyàn máa ń pẹ́ ní ẹgbẹ́ ìta ọjà kì í.
0: Sásá ni ọ̀rọ̀.
2: Sásá ni ọ̀rọ̀. Èèyàn máa ń mẹ́ga kókó tí onídó náà dìjọ ní ẹ̀ hátọ̀ àfọ̀tà lórí ìgbà tó náà lé. Àfà ọ̀ṣù kí á mọ̀ ọ́n náà.
0: Òrẹ́ ti pa á ní.
2: Òrẹ́ ti pa ní ilé ẹgbẹ́ náà. Mẹ́ńtọ́ èèyàn mọ́nà òyìn mi tọrẹ sùn kẹ́sà wà ní àtọrẹ sùn ọdún.
0: Kéke òdó jùlọ tí wàhálà ń kú ló ní gbọ́ngàn.
2: Ẹlẹ́hàn lè fún.
0: Èèyàn.
2: Ẹlẹ́hàn wà záà tó ti fi kẹ́mọ̀ ẹ̀rọ ní iná yóò rí. Wà á máa kàkẹ́ náà yẹn ní ìṣòro ìgbà fún.
0: Àlọ́mà.
2: Gbẹ́gbẹ́ náà mẹ́ o.
0: Èèyàn.
2: Àti náà fi ọyàn àwòkú mi àdá dúdú
0: Ọdún ní ìgbà yà. Ẹ bá gbà pẹ̀lú nínú okò yà ní gbòmù kékeré ní orin. Èèyàn. Ẹ ká kó tó wọ́n rí. Èèyàn ọ̀nà sọ́dọ̀. Nyàrú sàbàárì gàmì ọ̀lọ́rọ̀ gàmì ọ̀mí. Èèyàn ọ̀nà dókòtò àkùyẹ mẹ́ta ló. Ǹjẹ́ ìsàbà.
3: Ilẹ̀ tòró tọ́ ẹgbẹ́ tọ̀ ẹ̀yọ́ ṣí mi sọ ẹ̀ sọ nùkọ̀ ètè dunomi nẹ̀ sọ gà ṣí lè kẹ́kọ̀ọ́ fún èyí mi tọ́ tòró lómi mi ò chán mi dó mẹ́kọ́ lómi mi lè tòró ọ̀mí ló náwé ipò jíjọ mi dó àpè náà máa wú ẹ̀ṣẹ̀ ìpìlánúpìlámẹ̀sì àyánu dojú ẹwà àpàgbé dojú ni ó kúrò ètò ìlú àmì àpè náà mi kékeré lo fìrí ó péjì mi lọ àdẹ́sùn wa mi ò lè lẹ́bùnà mi ò dé kí ó alẹ́bùnà dèvì ò lè hu etí ni fúnfọ́ ìlú títí mi lè kétọ́ alẹ́bùnà dèvì ọ̀wà àdófọ́ godi ọ̀nà òwe àdófúnfọ́ owó ọ̀nà o àtúkùkùnà alẹ́bùnà dèvì ọ̀nà òwe nínú kókó jẹ́ ńlẹ́kọ̀ọ́ àpẹ̀nà rachel gbọ̀ngbìn mẹ́gàn dàyọ̀ ẹ̀là àkádàmù l leku popo ni ogodu la mi o no ti deni ko mi tegbe ye yan sese no mi iyo iwe ni mo mi o no mi len awoyo ni asodo nde ma jogagbo e so san gbe daro.